èèyàn tó kọ lẹ́tà lórí ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀yin oníròyìn tó bá wá gbé gbogbo ọ̀rọ̀ ọ̀hún sáyé, gbogbo yín ò ní dàbùkù. Bó bá ṣe pé nípa ìmọ̀ràn àtàtà, kì í ṣiṣẹ́ lọ́dọ̀.